ọ̀rọ̀ tẹ́ ń tọ́pá tó ń san káàdì fún ẹ̀tọ́ fm sí gbèsè mi tẹ̀ hàn tó ń tóró mi tọ́lẹ̀ bí màá mọ̀rọ̀ wọ́n jẹ́ wọ́n dì dé zero dé tẹ̀mẹ̀ jí ní ẹ̀mí jẹ̀rẹ̀ rògbòrògbò ẹ̀ka ló yìí ń kọ ẹ̀ tán ìrántí ẹ̀rán mi tó fi èmi tí ń tẹ̀mí kú tó kọ́ ẹ̀ sí zanna tó sọ̀gán ọ̀ ò kẹ́ńdó mẹ́ yọ̀rọ̀ kan mi tán mẹ́ mo yọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀ tọ́pá tán 104.3 fm.

mọ̀rẹ́ ọ̀họ́rọ̀tẹ̀ ó máa fa tẹ̀wé màrádì kẹ́ àbíní mìtàn yẹ́lẹ́ ọ̀sùn dọ́náwẹ̀ àmàṣẹ nù jíjìrágbẹ̀ tẹ́mẹtẹ́mẹ wẹ tí ń tọbẹ náà yí gbajì fi ìyá kanyún ẹ̀jáwẹ ní ìyẹ jíráde ànányún ẹ̀nà nùlẹ̀ náà ní ẹ̀wá jẹ́ iná ànánáhùn mọ̀ yọ̀rọ̀ nùkàn bí ọ̀tọ̀ fi pọ̀ mọ́ nùkàn bí ọ̀tọ̀ fi káká ìfọ̀tọ̀nukúndò pọ̀ mọ́ mi dá lọ́kàn lọ́mọ ẹ̀họ́n tán tọ́rọ́ mi tọ́lẹ̀ náà mi ní dó tìrankàn náà mi ń gbà mí dé tán 0-21-31-45-32 0-21-60-41-22 ẹ̀yà.

0: tẹ́ tọpa tán 104.3 FM sí gbèsè mi tẹ̀sán kú tọ̀nù dẹ́dàlì tó gbọ́gbàánú. Ǹjọ́ ń dòdò kúròpó mi tán lẹ̀. Frère Augustin Yansunu máa ṣe gbé tán sún àzámù ní ẹ̀gbọ́n lọ jíjọ òdẹ́mẹ́ mi dúpẹ́. Nà fí fífẹ́ ẹ wá kanu mi kú àbọ̀.
1: Yẹri.
0: Dẹ́dẹ́.
1: Yẹri.
0: Dẹ́dẹ́ bó.
1: Èyí ò kó àdìjà wẹ̀.
0: Káàbọ̀.
1: Màá bí Mayo.
0: Odún dàwọ̀ hẹn tán kú àbọ̀ àzáyì màhà màhà.
1: Àhóràn ọ̀hó mi náà jòdó hó ẹ̀.
0: Náà jòhó dó yẹn tó náà tó fi mi lẹ̀ náà tó dán. Dọ̀mí ká dọ̀ mọ́rán gbélé ní.
1: Nu yọ̀ kan lọ́bi mo tó fa ikú lọ́mọ rẹ.
0: Nu àgàgbẹ́ mo gbé.
1: Njẹ dúpẹ́ náà nù mẹ́sẹ̀ rẹ̀ mo dúpẹ́
0: náà. Mi ń dúpẹ́ àjẹwé ká lọ́nà sí yẹn pẹ̀lẹ́ àmọ́ àmọ́ ńdọ̀ ń dókúlú náà.
1: Òun dúpẹ́ tà àwọn àhóràn mi kúrò tó ká tó tán.
0: Oo náà yín kàn tó fẹ́ dọ́gbẹ́ lọ́jí.
1: Iye yìí náà yẹn gbọdọ̀ ọ̀hún kẹfù hàn fún jẹ tẹ̀mí wa.
0: Ave. Mi fọ́n pọ́yà.
1: Mo fọ́n bọ́ náà wọ́n ṣàgbé àwọn òdò jíjẹ àìkejì.
0: Fọ́dún dàwọ̀ hẹn tọ́ ntò pé kan ṣe ló.
1: Àwọn òpin náà yìí yàwó rọ.
0: Oho òwe ń dá yìí nu ayún ẹ̀dọ̀ nu jíjìrá tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ rẹ̀ tì.
1: Mọ̀lẹ́tì ń pọ̀ mọ̀lẹ́tì ń pọ̀.
0: Egbe ìdí nu jíra tọ́lé sí àgbà ẹ̀nu yìí pohun náà èrè àmàtà yẹn yàn nu ehin. Yẹ̀wẹ̀ náà kàn bí ẹ̀họ́ ẹ̀rọ ètè àhẹ̀họ́ ẹ̀kú ẹ̀ná tó àrọ̀ mi yíró mi wẹ̀. Abiwa kìlẹ̀ mẹ́ gbé di ìrándìbìlà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn náwè. Wọ́n á dọ̀nù jíra ẹ̀mí tè. Mẹ̀hólẹ̀ kadó wà lọ lẹ́bùrún jíràgbọ̀n kọ́mẹ̀kọ́mẹ̀ dáyì.
1: Ẹ mọ ẹ àwòrán.
0: Ẹnẹ lẹ́wọ̀n yẹn lẹ pọ́n bodò ọmọ gbẹ́tọ̀dé máa mọ̀ dòná lẹ̀ yẹn gbẹ́ mọ̀ dòná pẹ̀bí kẹ́rẹ́kẹ́rẹ́ dé tó e gbé sí àzánjì.
1: Àwọn
0: olùfíẹ̀
1: èmi yìí náà mi náà ìwọ
0: rẹ. Ẹyọ o de juro mi wẹ.
1: Ẹyọ mo yìí fọ̀tàn tọ́ la mọ.
0: Àmì náà yìí fọ̀tàn tọ́. O ẹyin dọ̀mọ́ mẹ́ẹ̀dá fẹ́yẹn sí àbúrò. Nàmí yóò dẹ̀nà yìí fẹ́yẹn dúràn dà àbúrò.
1: Díje ń gbèrè yóò mọ̀.
0: Ní ẹ̀zẹ̀ fẹ́yẹn sí àbúrò bọ̀ mẹ́ẹ̀dá fẹ́yẹn sí àbúrò dà mí àwẹ̀ tọ̀nbọ̀rọ̀ nàjírà. Nà gbàdó kàbí lẹ́sìn sí àbúrò dé ìnà yọ́dọ̀ àgàyìn bùrò ní ayé àbúrò ẹ wọ̀ ọ̀sùn.
1: Àwòrán.
0: Nà ẹ náà jẹ́ra dó.
1: Màgá kọ́ mi yóò mú ìdìbò ẹ̀rọ sùn èmi ẹ̀já mi ẹ̀jẹ̀ ń gà fún mi mọ́.
0: Nífẹ̀ẹ́ yẹn bùrò náà ṣe àbúrò ìtàn àrùn ọkọ̀ tẹ̀gbẹ́ à ń ṣe yóò kí o yóò kí ẹ. Àmọ̀ràn ṣe mọ́ ẹ̀.
1: Ayo àwọn àgàyàn
0: ẹ. Mẹ́ẹ̀ẹ́dàdìẹ́ àgàyìn bùrò

0: bọ́ mọ káàdì òǹdí à bọ̀dé àmú ẹ̀gbọ́n èrò ẹwà búrọ̀ námì rúdù àánú ìbà kan ló káká fìdí mi máa ṣe kan dé mẹ́nu lùdé ọ̀wẹ̀ mi máa ṣe kan mọ́ kọ́tàn bóni ìdúró dé mẹ́wò tó ọ àmú ọmọ ẹ̀rẹ́ rẹ bọ̀ yàrá mi ṣe pílàyé ni ọ̀dẹ́ yàn dẹ́pẹ̀ kan jí ọ bóun ìdúró dé mẹ́ni mi ṣe jíjọ táàfù ọ tó bóni ìdúró ha mi máa wọ ọrọ kíkà bí ọmọ ìdọ èmi lè sùn máa wọ èmi náà zàn á lọ parẹ bì bọ́ èsì yìí nọ̀pẹ́tọ̀ lè mú adé ni ọ̀pẹ́tọ̀ ẹ̀yà àkúnú tó yà mọ̀ ẹ̀wẹ́ bá jọ̀nà wẹ̀ bó tẹ́wé pọ́n lọ fí èmi wà dàgbénú ẹ̀ jẹ́ ọ lẹ́nu dọ́rùn mi tẹ́gbẹ̀rọ ń wà dàgbénú ẹ̀ nù ká wà dàgbénú ẹ̀ ọ nù wà dàgbénú ẹ̀ ọ nà fi jẹ́ o mẹ́ẹ̀má dòǹdé àwẹ̀ ń wà dàgbénú ẹ̀wẹ́ sunbọ̀ nú mi náà pọ̀ nù ganjí ọ nú èsè gbẹ́tọ̀ sùpọ̀ èsè gbẹ́tọ̀ sùpọ̀ máwó àdàgbénú yìí ọ ìrúnbúrò sàárà èsè gbẹ́tọ̀ sùpọ̀ máwó àdàgbénú yìí ọ ìrúnbúrò sàárà mẹ́lẹ̀ tí yan ìná ló ń dá ẹ̀bùn ló mi máa wẹ̀ ń dá ẹ̀bùn máa kẹrẹ́ à ẹni orí sùsù pọ̀ ló dúdú ọ̀nù dá hó ẹ̀ mẹ́kọ́ lẹ́yìn ọ̀dọ̀ dúdú ọ̀fọ̀dún ẹ̀ bónú yín lọ́jọ́ mẹ́rẹ́ mẹ́ọ́ ǹdẹ́rọ̀ náà wọ́ẹ̀ dì tó ní wọ́ọ́ ẹ̀ ṣe sára ẹni wàá fi nẹ̀dì bọ́ ẹ̀dù tóró lọ ẹ̀nà mọ̀ ẹ̀dẹ̀ mẹ́ ẹ̀ bọ́ ẹ̀nà ẹ̀fọ́ náà gbẹ̀jẹ̀ sọ wọ́n á kọ̀ pẹ́ ni bónú yín lọ ó sì ẹ̀rọ kúrò dà ń kó sì pò ẹ̀rọ sí yan ò fọdún ẹ̀ ẹ̀rọ sí yan nú yín lọ́jọ́ yẹn kọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀ ẹ̀rọ kẹ́ èrò fìdí rẹ rẹ mú sínú rẹ à bọ ìrúnṣẹ sìn ẹ ìrúnṣẹ lóde rẹ ìrúnṣẹ sìn lóde bónú o vẹgọmẹ ẹkú yẹ ọ ẹni dídí pẹrẹ ọkà mo sin ẹ ni bó ṣe tó ra ẹkú dáná rẹ nùfilẹ má wà dàgbénú mi ọ mìdùnà wà dàgbénú mẹdẹ dàgbé ọ èyí tọkùn pàwé kẹrẹ àmì àrò kanjí fìtó èrò kanjí mẹbí rò kanjí nu yọ pẹ̀wẹ́ ìgbẹ̀rún tó nọ̀fíjì rẹ̀ máa ń pàṣẹ àwọn ọ̀dàgbèjì ẹ̀ ò kàbí àlìta ó fídíò yéé gèdè òṣù ìṣẹ́sẹ́ ẹ̀mẹ̀ àǹtó pẹ̀lú máa ò àṣẹ òǹdò kìláṣọ nọ̀fíjì rẹ̀ tẹ́mẹ́tẹ́mẹ́ wẹ́ẹ́dì nkàrà dọ́rùn mi rọ̀ nùnà mẹ́ọ́ nọ̀fíjì rẹ̀ àpá àtọ̀húwẹ̀ nàdọ́rùn mi ǹdọ́rùn mi rọ̀ nú ìnà lẹ́lọ ẹ̀hìn ìnà lọ ẹ̀nẹ̀ ló ṣe ní hosi tèdè mẹ àwọn ọmọ mẹ́rin lẹ́wọ̀ ẹ̀ ń tẹ́ ẹ dẹ́rùn náà mẹ máa wọ tá mẹ́rin lẹ́rù mọ yéé tẹ́wẹ́ ló pẹ́ tó
1: dára kanjí rẹ yẹn
0: ó fọdọ ayé mẹ mẹ́rin lẹ́rù ṣe ní rẹ nọ́fíìsì rẹ náà tó kúnú yìí bùnádọ́ ẹgbẹ̀tì yàn ọpẹ́rásíọ̀n ní ìjàbọ̀ ọ káyé ló pọ̀ bíkì ló pọ̀ gbẹtọde afọpawẹya inú sun afọsí fide bọ nùgbẹfọ ahùn péré inú mi mẹwẹ kákàbẹ inú yẹnu wẹsùndọ kákàbẹ náà yìí ẹ o mẹwọn inú kàkìyà nọfíìsì rẹ funitiyọ mina bẹ gbẹrẹgbẹrẹ tán èmi náà bọlọ gbọn mina bẹ gbẹrẹgbẹrẹ tán wà nù mí mẹnu nalẹ mi mẹ kúrò wá dàgbé ọlẹ mi náà gàn dàgbé ọmọ wa péré à mímọ àádọ ń wà kó èdè ọmọ ẹwò ẹ dúró mi ọ mìíràn wà fi fẹ mi ní bọdẹ ìnà náà gbọn mi náà pọ ìrún sùà ìrún gan kárún jẹ ọhún tó gbójì kí n tó nu ẹmí níbo ìwà rẹ mímọ ẹnu bẹ gbẹrẹgbẹrẹ tán wà lẹ mi bẹ gbẹrẹ tán wà nọfíìsì rẹ bọnádọ ọpẹrasíọn dé ń jábọ ìgbé ọ ànànà pọnkó pọhùn sẹńsàn fúnra amakajan akponko a anabẹ kaayi wa nu mi radio tọpa fi aba radio tọpa lọ tirẹ si hàn eba bẹ mi de mo bẹ kaayi ọjọ nu yi amakajan radio tọpa fi a anayi kẹndonu ecole de base kẹndonu tán si kudo anamọ ong fi fèmí ni amọ asikami tọrọ fínẹ bẹẹ tó fínẹ mikale gosi fi ni hàn àwa àpapa ọ